0: ìtumọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àláfíà làkedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí
1: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan
2: Iroro ma se ire anu oya ma se ti ojuma ba ti mani ri ma se ojumo ni mo kiri o ma se

0: èmi náà sì ní tẹstimóní ọmọjọ ìrírí afẹ́fẹ́ ló ń ṣe tẹstimóní rẹ̀ láti Kwara State. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run tó jẹ́ kí n mọ ìpè yìí, Ọlọ́run tó dojú sí mi. Ní 2021 ni mo join ìpè yìí ní November, nígbàtí lẹ́yìn ìgbà tí mo lóòzì fọ́ṣà èdè mi ni wọ́n mú mi introduce ìpè yìí sí mi. Ní èyí tó ṣe pé mo jẹ́ ń darapọ̀ mọ́, mo jẹ́ ẹni tó wá ń jẹ́ tó ń ṣàìrójú láti gbà yẹn. Bí kí ni nígbà kan ó wálẹ̀ ìgbà kan sì wá tí ò tiẹ̀ wá rárá. So tẹ bá pe àwọn tó ní ìbísí pé a ní wẹ́mà àbí Jesus ti mo máa ń wá ìgbà míì tí ìgbà lè wà máa darapọ̀ mọ́ online. Ṣẹwárí èyí tẹ kọ́kọ́ ṣe ní yẹ yìí ní Ìkòròdú, mo join online. Tẹ bá rántí ẹni ká mú omi ní 9 days mo mú yẹn. Ìgbà tó yá ẹ tún ní pé ẹ fẹ́ ṣe papọ̀ fún wa ní wẹ́mà. Mo wá sí wẹ́mà yẹn jẹ́ on the 3rd March 2026 ní yẹ yìí. So ọjọ́ yẹn first time tí màá wá sí ní auditorium yẹn. In fact, I was like, Ọlọ́run máa tóbi lọ́ba, mo dẹ̀ sọ fún Ọlọ́run pé Ọlọ́run àkọ́kọ́ fẹsẹ̀ mi tẹ nínú ní auditorium ni. Ọdún mo ti máa ń wá sí old auditorium. Níwọ̀n ìgbà tí mo dẹ́sẹ̀ wọ ní auditorium yìí, kí Ọlọ́run kó gbọ́ ẹ̀bẹ̀ àdúrà mi. Mi ò fẹ́ wá lásán. Ìgbà tí mama tó ń pè, mo lè rántí lọ́jọ́ yẹn wọ́n wọ white gown lace lọ́wọ́. Gbogbo bá ṣe ń pè tán bá ń lọ tó ń bọ̀ lórí altar, èmi ó máa wò wọ́n wọn pé ìwọ ìyá yìí ọmọ tán ló kù nínú oyin tẹ́ ẹ̀ ti gbìn yẹn. Èmi gba ti tèmi gba tẹ́ bọ́ sí tẹ gba microphone tẹ ní ó yá mo fún yín ní àwọn ọmọ ìyàwó mi tó yẹ kó bí àwọn tẹ ká bí mo fún yín ní èyí tó kù. Mo ní mo sọ bí ìbàdàn pé mo ń bá yàn sọ̀rọ̀, mo sọ jáde, mo ní ọmọ ewu ọmọ ètò èmi ti gbà. Èmi kan sọ pé èyí kan pa mí níbi tí mo jókòó sí pé ọmọ ètò èmi ti gbà. Mo ti gba ọmọ eléyìí náà omi ò wámọ̀ tó bá kù kà máa pín ìyókù bọ̀. Èmi ti kọ́kọ́ gbà fún ìyàlẹ́nu mi. Ọlọ́run máa ṣe mi máa mú oṣù yẹn jẹ. Ọ̀kọ̀ọ̀kan tí mo ṣe nígbà tí mo wá sí wẹ́mà ni pé tẹ bá rántí ìgbà tá a parí ẹni kí gbogbo wa ká lọ sílé àánú ká lọ dayà díbẹ̀ ká sọ ohun tá a tún fẹ́ fún Ọlọ́run. Mo sọ kọ́kọ́ mo sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ ni because mo mọ̀ wípé my life rely on nǹkan tí mo wá lélẹ́yìí o. Nǹkan tó dẹ̀ gbé mi débi bí ni ẹni ká ṣa òkúta mẹ́ta ká jù sí ojú ọ̀nà kọ̀ọ̀kan bí tí a fẹ́ káwọn ọmọ wa rìn kọjá pé jẹ́ ọ̀nà tó dá o, ọ̀nà tó wà òkè tó ṣe pé yẹ́sì tá máa ń gbọ́n pé in future ọ̀nà yẹn ṣì máa wà òkè. Kì í ṣe àwọn sísè agboolé mo ṣe ṣàyẹn tán tún mọ òkúta mẹ́rin kan mo sá mo ṣe délé inú omi tẹ́ni ká mú yẹn ká mú fún 9 days yẹn mo da òkúta yẹn síbẹ̀. Mo ti náà mo ṣì mú mi yẹn o, mo kàn ń ṣèǹjì bọ́tù mi màá máa rọ omi kún. Òkúta yẹn wà nínú ìsàlẹ̀ omi tí mo mu ẹni tàn tí máa ti jí láàárọ̀ láàárọ̀ nǹkan tí mo kọ́kọ́ mọ́ ń gbèdúrà ni oògùn mi láàárọ̀ láàárọ̀ ni. Mo ti pẹ̀tẹ́ orúkọ Ọlọ́run já mi kulẹ̀. Ọlọ́run ti ń bá mi ìrìn àjò yìí, mo sì gbàdúrà yìí pé Ọlọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀ àparí iṣẹ́ rẹ̀. Àmì ẹ ṣe gan, God bless you.
1: Ibi tí mo ti pàdé àwọn èèyàn lórí Facebook àti YouTube lánàá tí mo ní kí wọ́n mú ìsáná máa wá ní aago mẹ́fà láàárọ̀ yìí 6 a.m. ẹnìkan lè wà bẹ́ẹ̀ ni mo ti sọ fáwọn èèyàn lánàá. Ìwọ náà join wa, ẹ kàn mú ìsáná àti anointing wọn ìtẹ́ ní lọ́wọ́. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nu sáfíìsì ní ọjọ́ Sunday tó láì ẹ múra èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi anointing wọn ìlé lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí àti ń tá bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday.
2: Bàbá mi o, ẹ káàárọ̀ sá o, ẹ kúṣẹ́ Olúwa o, Olúwa máa ṣagbára yín dọ̀tun o. Èmi ni ọmọ yín ní orí afẹ́fẹ́ o, èmi náà ráàánú gbà o. Mo jọ ìpè yín ní 2024 before my birthday. Ọlọ́run yọ sí mi wẹ́rẹ́ láti ọjọ́ tí mo ti wọ orí òkè ìyẹn. Mo tẹ orí òkè 7-7 ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọlọ́run yọ sí mi, mo rí àánú gbà. Bí mo ṣe ń tẹ orí òkè yẹn lọ́jọ́ yẹn ni mo ń sọ pé ìwọ Ọlọ́run. Nǹkan méje ni mo fẹ́ kí ìwọ Ọlọ́run orí òkè arúgbó ọjọ́ kó o ṣe fún mi. Ọlọ́run máa ṣe fún mi lórí ọmọ mi tó ń wáṣẹ́. Ọlọ́run máa jẹ́wọ́ agbára rẹ̀ níbi tí wọ́n ti sọ pé ó ti tá. Ohun rere máa wù jáde níbẹ̀. Ọlọ́run mi, mo bá tún pẹ̀ mo pin lọ sí ìjọyín tó wà lọ́ṣọ́gbó. Mo tún béèrè fún àánú lórí ọmọ yìí. Mo mọ̀ ráàánú gbà. Mo mọ̀ ráàánú gbà ọmọ yìí náà mọ̀ ráàánú gbà. Ọlọ́run máa dàbíra. Ọlọ́run máa ṣèyanu nínú ayé wa. on my rishe o in 2025 o rishe olohun se yanu ara anugba mo ba tun bere o tun ku number 2 o ninu head mi olohun je wa ara re gbogbo nti mi o ti le se tele emi na tin se ah mo dupe o lati gba ti mo tin wa mi o pa semun semun.

0: Bàbá mi, orúkọ mi ni tèmi tó pẹ́ láti UK. Bàbá mi, ẹ ṣe òwe mi náà ti lẹ́rìí o. Bó ṣẹlẹ̀ ni wípé àti last year ni mo ti ṣe wedding tí mo dẹ̀ jẹ́ ń ṣá láti lóyún. T'Ọlọ́run dẹ̀ ti ṣe. Bàbá mi ní May 1st ta ṣe pàdé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ. Èmi náà wà ń bẹ tí mo join. Bàbá mi, àdúrà mi ti gbà. Bàbá mi lọ́wọ́lọ́wọ́ báyìí, mú mi rí mi ló ń báyìí sọ̀rọ̀. Ẹ ti ní ká máa fi orúkọ ọmọ àwọn orúkọ tẹni ní ká sọ àwọn ọmọ wa. Ẹ ti ní ká máa fi pera wa. Àti ọdún rẹ̀ ni mo ti máa ń pe ara mi ní orúkọ yẹn. Mú mi rí, mo ti máa ń fọwọ́ ra ikùn mi pé ayé rẹ̀ mi tètè má bọ. Bàbá mi, Ọlọ́run ti ṣe ire mi ti dé o. Bàbá mi, ẹ ṣe gan ni o.
1: Nice! Gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí ire tiẹ̀ náà ó ṣe dé nìyẹn. Mo fi májẹ̀mú àti àṣẹ tọ tẹ́lẹ̀. O gbẹ ni to gbọ mi láàárọ̀ ìkílẹ̀ ò tó sú kí rẹ̀ ó dé káyọ̀ ẹ̀ ó dé. Ẹ wo gbogbo bí testimony ṣe ń dún. Nǹkan kúnlẹ̀ ń bọ̀ bá tún dọ̀la màá tún tẹ̀síwájú nínú ẹ̀ ká tó wá wọ nǹkan míì lọ́lọ́la Sunday. Mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ nu sáfíìsì ní ọjọ́ Sunday tọ̀la yìí ẹ múra. Èèyàn 5,000 ní agbára Ọlọ́run ni màá fi ànáyìntì hàn ìlé lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣèlérí àti ń tá bẹ̀rẹ̀ sí fi ṣe lọ́jọ́ Monday. Ìyẹn number one. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdá mẹ́wàá tó ní ọrẹ kan fi nǹkan kan ti àdúrà yìí láàárọ̀ yìí. Pé Ọlọ́run jọ mọ̀ọ́mọ̀ ṣe weekend fẹ́mi náà. Inú mi ó dùn tí ẹ̀mí Ọlọ́run bá fi sí ọ nínú pé kò dá sí. Mú ìdá mẹ́wàá ẹ mú ọrẹ fi nǹkan kan support radio program yìí. Ẹ jẹ́ ń gbàdúrà account number tẹ́ san síre 19 66 36 19 66 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International Access Bank. Bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ni ó tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí àti ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ mark wedding anniversary yín ní àyájọ́ òní báyìí lónìí Saturday ọjọ́ kẹtàlá ẹ wá kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Mo fẹ́ fi gbogbo ẹnu lanú lẹ̀ sọ báyìí pé ẹsẹ̀ bíbélì tá a kà lónìí ìwé òwe ni o. A ti parí ìwé Sáàmù lánàá, a wà múwe òwe lónìí. A múwe òwe chapter 1 títí wọ chapter 6, Proverbs chapter 1 títí wọ 6. Inú mi sì ń dádùn. Mo gbẹ́yìn ọmọ Ọlọ́run tẹ́ ẹ mákì bẹ́ẹ̀dẹ̀ yín lónìí ẹ lọ gbé nǹkan rẹ ṣe o. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni wo ni mo fẹ́ sọ testimony 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ bá yín. Ó olùfẹ́ ẹ jẹ́ mọ́ lórí YouTube.
2: Òkìtì ọ̀gá òṣèkú gìrìwọ̀ fọ́baládé ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kán tọ̀ ṣé ti kágbọ́n sáfẹ́fẹ́ fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé ní ìkànnì fẹ̀yìn ẹ̀ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
4: Òṣì Ọlọ́run mi ó pọ̀.
3: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: 32 FM, 94.9.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹsí pẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-M-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi.

0: ìyẹn mẹ́rin ní wo station gọ́ọ̀mẹ̀ntì mọ̀ private ni ìkọ̀ kò ní tùmọ̀ tán wọ́n sọ wọ́n fẹ́ gbọ́ news private radio ni máa gbọ́ television ni máa gbọ́ mi ìléwó ti gọ́ọ̀mẹ̀ntì kò ní orí kankan tó ń tùmọ̀ ta fẹ́ wò ń bẹ̀ ju ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ lọ.
1: ẹ lò lẹ sọ fọlú wẹrí owó tí fún omi ẹ tẹ fi pe pèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí
2: nípa bẹẹ ọrọ òdo lẹnu yóò lè wọn lọmọ ẹjalè oníbà máa ṣe nínú
1: ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ẹgbà tí ò bá járe ẹgbà ọlọrun má jẹ kómi tìdí wọgbìn lẹnu.
3: àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹ jẹ jẹ pé àfàwọn àti family wọn.
4: àṣemúyan gan àṣe ga sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
0: bàbá fẹ́ ń dọ̀dẹ́ bàbá fẹ́.

0: ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí
1: yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tàn
0: ṣé mi ò sọ fún ẹ
1: dára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN
2: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay Dr. Scrap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù tí ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck Bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333. Andu won.

0: Ebes Radio me. 32 FM tiwa oke. Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi Chicken Flavour sí. Oya Esipeli Celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi. Esipeli Esipeli náà di salary. Oya, lọ́pin ìgbìyànjú. Esipeli Turmeric.
3: T-U-R-L-E-R-I-C Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: Hey, you fancy me?
1: It's okay.
0: Hello, sorry, Bubu Ikoni, Banitore, 32 FM 949, Feye, Asafu.
1: Asafu. It's okay.
2: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Fojusun re ni ko ra le ti ki o si ni ojo ola to fokan bale abi o ti le gbero ile kan tabi ile anipamo ile ise substant property lo ti fi anfaadi sile fun lori ile wa ti orange estate ni agbegbe ologun eru ni joba abile edo ni ilu ibadan pelu million meta naira lawon agbegbe to joju pelu eto abo to peye bakan na ni bango estate loju ona life hot international school akufo ni ilu ibadan to na je million meji naira ko won rara be lo sun won fun mo lebi papa bari be ni ti apple estate fun eni ba wa ibi ti aye irorun to pin si million mere naira ni fun eni ba dati e mo laye awon lola abolokẹ lo wa lagbegbe ayegun loju ona olojoro nilu ibadan aye sodi e die o wa laarin osu mefa ko si wahala ko si ariyan jiyan e ko sa ma sanwo na pelu irorun ki e si gba ile ye pelu ifokanbale ati iwe to yanju ile meji lo nta warawara tele tuntun to ti wole ni yajo yajo million meta million meji ati million mere naira onile wa ijafara lewu feni to ba mo yo

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Tomato sachets. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi ṣebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atọ́ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Fojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta, mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà. Ó nílẹ̀ wa ìjáfara léwu. Fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn. Substant Property òrùlé fòtẹ́sẹ̀tàn.
5: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM949 ẹ̀yìn ẹ̀.
6: Kò ní ṣú mi kò ní rẹ̀. Bẹ́ẹ̀ni.
7: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
8: And this time, it's not just watching, it's watch and win.
7: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
8: StarTime's, enjoy digital life.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
9: Ṣé agbára yẹn kún tí kò 72 hours with God June edition.
10: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
9: Bob Friday 2 at the Saturday 30 wagati adua be salaro meta so pelu shuru

0: Gary Kivo 3-in-1. O mini koloku kofi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: I'm in love.
4: I'm in love. Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
5: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
6: SELARIE
5: salary ah but I mean espelli espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
7: TURMERIC turmeric
5: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
8: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
9: Àfojúsùn rẹ ni kò ra lẹ́tì, kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀. Àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Èdó nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà. Láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápánbárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ààyè sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property Òrùlé Fòtẹ́.

09062 odometa 949 pẹ̀lú 07055 odometa 949. Èyí tó tún ń ṣe bẹ́ẹ̀ ni 08097 odometa 949 tá a lọ̀rọ̀ jájọ́ ń wáyé láàrin yẹn gẹ́gẹ́ bí ẹnìkan nǹkan bí ìjà pẹ́pẹ̀pẹ́ ń wáyé láàrin ẹ̀yìn àti ẹni tẹ́ ẹ jọ ń ṣe bóyá ọ̀rẹ́ ìjájọ́ ń wáyé láàrin ẹ̀yìn àti ọkọ ó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti aya yín ẹ sì fẹ́ kí a gbégbèsẹ̀ láti dá sí ẹ pè wá sórí àwọn nọ́mbà ọ̀hún torí wípé àyí dákẹ́kù àyí sì ìwòsàn dáràn bí bá ti ń ṣẹlẹ̀ náà ni ẹ jẹ́ ká ètè mọ yanjú ẹ̀ bó bá mọ té kábà té ó ní kì í jẹ́kọ̀rò pẹ́ńlẹ̀ kó máa gbọ́mọ ni lọ ó ní ìjọ́rò máa gbọ́mọ ni lọ 09062 odometa 949.

0: nọmba ìkejì wọn ẹ láti ń pè táyé wọn láti ń pè bí ẹ̀mẹta báyìí tí wọn ò gbé. Zero nine zero six two odometa 949 at 0705 odometa 949. Look at Carol. Hello.
1: Hey
0: Carol.
1: Okay.
0: Okay. Okay. Okay.
1: Okay.
0: Okay. ẹkú àkíyèsí o ṣùgbọ́n kó tó di pa sọ pé bóyá ọ̀rọ̀ rẹ ò jọra kò mara nígbà bá rí kejì bá sọ̀rọ̀ ní ìsìn ó ṣeéṣe káwọn ló lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ níbi tí ó ti wá gangan. Ẹ ṣeun 09062 odometa 949. Hello ẹ káàárọ̀.
2: Hello. Hello sir.
0: Yeah, ta ló wà mẹ́ẹ̀.
2: Ẹ wo ṣe rí ẹlòmíì ẹ mọ̀jẹ̀ kan bá dá sí program yìí mo ní pé ẹni làákà ìdáadáa idiot ni ń sọ fún mi pé ẹ sọ pọ̀ mọ̀ yìí fún bẹ́lọ́pọ̀ ọmọ tí ẹ kú ni fún bẹ́lọ́pọ̀ ọmọ tí ẹ kó fojú sunkún ọmọ
0: kí ló
2: pàlú family mi tó dá sọ̀rọ̀ family mi àbọ̀ ìyá wèrè ni.
0: Ẹ má ṣe obìnrin náà nu Kẹ́hìndé àbí ẹ ló ṣe gbọ́ mi ẹ ní ìdí àti pé bóyá ẹ ṣáti gbọ́ àlàyé tá a ṣe. Nígbà tá a bá wà tí kejì yín bá sọ̀rọ̀ a tún gbọ́ bi tí ọ̀rọ̀ ń lọ láti mọ
2: ọdún tó ṣe wà. Mo ti pe nọmba yìí pẹ̀pẹ̀ síta gan last week mo tó rí nọmba yìí. Bá a jẹ́ bẹ́ẹ̀ máa ti pe mo ti pe nọmba yìí ẹgbẹ́
0: yìí. Ẹni tí ó
2: pa ẹni tí ọ̀nà sọ̀rọ̀. Ẹ̀rọ kò sí. Àbẹ́rẹ́ ni wọ́n fẹ́ gbà rìtọ́ọ̀ bó ṣe.

0: 090062 Dometa 949. Ti baba ti to soro nti awon sakesi oni won si e si ri pe a ti satunse le lori oro tawon na so a ti satunse lori e kan ma kan ma ja saju elede pe
1: won ba pe lawon pada se
0: en to wa difa fun pe ko ye ke ona o tun pe po tun fesi 0097 Odometa 949. Hello,
2: hello.
0: Ekaro,
2: sir.
0: Eshiwon.
2: Terry, hello, me. O come on, Dad.
0: Any orojo da yepo e jagbo la roy 0097 Odometa 949. Hello.
3: Hello, Baba Laguma Kola.
0: Eshiwon, Ekaro.
3: Ekaro, Ekushewon.
0: Eba.
3: Oscar lo nsara la to do na pata.
0: All right, ta lo rojo da yin po sir.
3: Se yoro ba yoro ku de ma teni kan fo mo gbadun eto yin gan mo kan ma gbo sale ni mi. Cheri emi tun ma advise mi bi ta ba fe da soro ke mo be se ma da si tori mo ma to pe tun se pin si te ba da soro yen te ba da si dada o se se ko je pepe na lo ma tun ro se seyin.
0: Advise o ju ta yin tun fi wo ni yen.
3: Advise mi fun yin.
0: Oda ko si ba se da si ba da si Olorun ni se ti wa le pe.
3: Nítorí ìgbé tó fi ń attack ẹni tó ń dá sọ́rọ̀ rẹ̀ dì ẹ ti mọ̀ pé something is fishy to me ní sọ́jú bẹ́ẹ̀ lọ.
1: Mi ò fẹ́ kí màmá mi.
0: Ẹja fi ọ̀rọ̀ ńlẹ̀ dákun ẹ̀yin tí ẹ̀ ń pè wá ẹ jẹ́ kí àwa orí gbèsè gbé lórí ẹ̀ náà kí ká tó mọ ibi tọ́rọ̀ ń lọ. Bàbá dá sí bá dá sí dáadáa pé Ọlọ́run ní kó ìpè má wá. Ẹja fi ọ̀rọ̀ ńlẹ̀ títí tá fi rí tí ọkùnrin ó fi gbé kọ́ọ̀lù wa. Ẹja fi ọ̀rọ̀ ńlẹ̀ títí tá fi rí bá sọ̀rọ̀. Ẹ̀lú ẹ̀kàrọ̀.
2: Ẹ̀lú ẹ̀kàrọ̀ sà.
0: Ẹ̀kàrọ̀.
2: Ẹ̀sọ́ rí bẹ́ẹ̀ lómi ti máa dá sọ́rọ̀, ọ̀tọ̀ lómi ti máa dá sọ́rọ̀. Ẹni tí ó ń dá sọ́rọ̀ yẹn tó wọ́n kókó yẹn, ọ̀rẹ́ ẹni tó wà ní ìfẹ̀lẹ̀ yẹn gangan ni.
0: Bọ́ọ̀ lẹ́yìn ṣe mọ̀.
2: Ẹnu àgbọ̀ fún ti já sọ̀rọ̀ yẹn ó ti jí fi hàn nígbà tí obìnrin yẹn kọ́kọ́ sọ̀rọ̀ ó lóun fi ọjọ́ ó dákun ọkùnrin yẹn kóun fi ọjọ́ dò ó sọ pé ẹni táyọ̀ lòdọ́ táyọ̀ lòdọ́ kí ni ìtumọ̀ yẹn èmi ní fámìlì wọn mi mà wọn rí o ṣùgbọ́n olóye ni yín bẹ́ẹ̀ sí ẹ máa fọ gbogbo àlọ tàbí abẹ́yẹ ẹ mọ̀ kí lọ́rọ̀ ń jà sí ẹ̀yìn ẹwádìí ẹ̀ wò tàbí abẹ́yẹn àwọ̀ fẹ́ gbà gbogbo gbà ìtọ́n kí ni ìtọ́n tó fẹ́ gbà èló ni ìtọ́n kí ni ìgbàjọ bí apapọ̀ ni tí ò bá ní bá obìnrin ìjẹ́kún rìnà ẹ̀yẹ ìwádìí ẹ̀ wò ẹ̀wẹ̀ sí ìwádìí lórí ọ̀rọ̀ yẹn ẹ má dákẹ́ lórí ẹ̀.
0: Ìdí abánú náà tí mo fẹ́ kí ká rẹ ọkùnrin bá sọ̀rọ̀ lá.

lórí Facebook wọ́n ti ń kí wa ń bẹ̀ wọ́n oyè dèjì ayọ̀bami wọ́n kí wa mi gbẹ̀ngà fish wọ́n ní bàbá aláago mọ́kànlá ẹ káàbọ̀ sórí ètò watching from òkè bọ́là nílẹ̀ ìbàdàn ẹ ṣeun oyè dèjì ayọ̀bami wọ́n ní ẹ̀kọ́ ètò fisayọ̀ rotimi love wọ́n kí wa ó ní ẹ̀kọ́ ojúmọ́ rí ọmọ ọba wọ̀ kí ló mọ̀ ẹ ṣeun ọmọlára wù mí àwọn náà lórí Facebook wọn ni wọ kí ló mọ ẹkọ ètò àti gbogbo kọmẹǹtì lọtún ló sì má fojé peter kẹkù ìyálẹta o bàbá ẹkọ ètò alẹsìnlọyẹ ọláwálé lórí Facebook wọn kí wa orí youtube bákan náà ẹ ṣe bẹ ẹ ṣe ń wò mí inú mi dùn sí dáadáa charles ọlápọ̀sí yanmi àtàtà ó ṣeun ṣeun o okú àdúró ti ojú òní tí ọ ọlọ́run bò ní jó orílẹ̀ charles ọlápọ̀sí thank you so much princess ọláìtàn ọmọwùmí adéọlá ọmọ mi dáadáa tèmítayọ òjò taiwo gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò mí pápátá mú rí ẹ má gbàgbé ètò yìí aago mọ́kànlá ni lọ́jọ́ sátidé bí tààrọ̀ òní àti aago mọ́kànlá ọjọ́ friday aago mọ́kànlá ọjọ́ friday pẹ̀lú aago mọ́kànlá ọjọ́ sátidé aago mọ́kànlá ọjọ́ méjèèjì kò ṣeé fi ṣeé mọ́ o kò ṣeé fi ṣeé mọ́ gbòòrò lẹ̀ yìí àìfi kànràn kan ilé ètò yín ìjà ò dọ́là bọ́lọ̀ ọba ti kọ ti ẹnu bẹ́ẹ̀ ti gbọ́ láàárọ̀ yìí ẹ yóò da aago mọ́kànlá ọjọ́ friday ọ̀sẹ̀ tí ń bọ̀ kí ká tún pàdé lórí ètò yìí àwọn ọmọ méjì wọn pàdé wa ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a bá parí ètò a lè yọ jókòó pọ̀ pẹ̀lú àwọn méjèèjì láti mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá orí ọ̀rọ̀ tí yóò nílò ìfarabalẹ̀ láti gbọ́ láti yànnàná láti ṣe àtúpalẹ̀ rẹ̀ ni kí kẹ́hìndé tọ́pẹ̀ wá ní òye obìnrin hàn bí n bá ti kúrò lórí ètò bẹ́ẹ̀ bá ní nọ́mbà mi lọ́wọ́ ẹ pè mí bí ẹ bá sì ni ẹ mú ẹ wá ní o ẹ ní o ẹ pé ó bá dago méjìlá ọ̀sẹ̀ ọjọ́ friday tí ń bọ̀ ẹ jẹ́ ká pàdé níbi ìkejì náà láwọn ó wà níbi 08066649999 08066649999 wọ́n kì lúmọ̀ ni mo jẹ́ tóbi lọ́bọ̀ ògúnṣínà lóòkọ mi eré gbogbo di ọjọ́ friday tí ń bọ̀ láago mọ́kànlá títí ìgbà náà eré lọ́dọ̀ yín o lọ́dọ̀ tìmí ọ́ fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ kó gbé mi lẹ̀ ó dibi gíga lókè tí ń tí ó dàbọ̀

Ọlọ́run tó gbà wá lọ́wọ́ ìdálẹ́bi ọba ayérayé tó rà wá padà lọ́wọ́ ègún òfin akíyín ẹkú iṣẹ́. Ọlọ́run tó wà láàyè tí ò lè kú alágbára tó tiẹ̀ ti mọ àìníwájú àwa fúnra wa lọ akíyín ẹkú iṣẹ́. Ẹ ṣeun.

0: rí kò ní rí kò ní rí mosquito gan mọ tó wá gbé wọn lẹ tó súnmọ ni so n tí mo rí ní àbèbè n tí fọlárìn tó choose yẹn o tó bá yẹ pé mi náà ni mo wà nínú issues yẹn nǹkan tí mo máa ṣe nìyẹn.
1: Thank you Lili Puti Adran your Yahoo presenter. Anything lórí ọ̀rọ̀ yẹn ká tó kúrò mẹ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ferrari clever sọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ lé. Pé òsì bẹ́ẹ̀ wà ń bí àwọn akọ Adams and the Lies wọ́n bẹ́ẹ̀ lẹ́ ń bí báyìí Boniface kí orí jẹ́ sí onú àti orí jẹ́ sí 2023 lọmọ ìjọyọ̀ Amẹ́ríkà ní balógun jọyọ̀ Amẹ́ríkà nínú Kelechi Iheanacho Ahmed Musa àti Osimhen ta ló fẹ́ bẹ́ẹ̀nchì gbà yẹn.
2: Kò lè bẹ́ẹ̀nchì ẹni bọ̀dì gbà yẹn.
1: Ní England àwọn Hurricane Wilson Vavadi jìnnà Oli Watkins àwọn tí náà
2: bẹ́ẹ̀ lọ́nu. So ko sey ni time to make decision yen best decision to le make fun career ni national team oni to make yen because ki se wi pe omokunrin kan lo ki ni fe to ba ko ti ka itan igbesi aye eri tori mommy e sere lo so orilede America ni time ti won lo won o sere lo mi mo pa o won sa sere lo o ti loyun already o ti nsun mo time tan ma bi ni won sere lo so orilede America ti won bi sibe láì mọ̀ pé wọ́n máa bí
1: ẹ máa dé ìlú amẹ́ríkà àti bí ó ti dà ní ẹ bá lọ o.
2: Ó ṣáà lọ kì í ṣáà tó wọ́n lọ nílọ wípé àwọn fẹ́ lọ máa gbébẹ̀ wọ́n kàn lọ wípé wọ́n kàn yà ń bẹ̀ ni wọ́n bí síbẹ̀ tó fi di wípé ó láàyè láti jọ ọmọ bíbí orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n dẹ̀ gbé padà lọ sílẹ̀ gẹ̀ẹ́sì àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀jọ́ ọmọ nàìjíríà bọ̀ kínní kan ni táìmù tọmọkùnrin make decision yẹn ó wà nínú kọ Middlesbrough ó lọ loan láti Arsenal lọ sí Borough nínú championship.
1: Kan tó di sí Monaco.
2: So ó tó di pé lọ sí Monaco ló ti make decision yẹn. Láyé táìmù yẹn kó bá wá sí Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà kò ní máa play. The same kò dẹ̀ ní máa play because ẹ wo start ẹ lóòótọ́ ló perform díẹ̀ àti ní Champions League àti nínú league orílẹ̀-èdè France ní fún Monaco but ẹ wo start ẹ Monaco ní sáà tó kọjá kì í ṣe gbé àwọn bọ́ọ̀lù ọ̀nà àjùgbọ́n when it comes to ye goal and score. Kò lè make a list ti World Cup England. Bàbá tọwọ́ òṣèlú bọ̀ dáadáa ó possible kò má lè make a list ti Nàìjíríà gan kó bá yẹ pé Nàìjíríà qualify fún World Cup ó lè máa wà list Unity Cup. So kò ní sí but ní táìmù yẹn ibo ló lè lọ play fún tó ṣe wípé wọ́n máa lò tó wọ́n máa fi aṣọ ẹ̀ lẹ̀ nínú nǹkan orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn.
1: Kò báwọn èèyàn rémẹ̀ Joshua Sargent ọmọ ọkùnrin tó play division 2 dánṣẹ́ wá sí Premier League
2: Ajirait in Coventry City Ajirait in last season then Ajirait ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jí. So táìmù tó dé síbẹ̀ yẹn kò kí ń ṣe wípé ó bẹ́ẹ̀ ni bọ́ọ̀dì tó jẹ́ wípé ó ní kìmí bẹ́ kí dẹ́ pé òun náà jẹ́ pé orí ẹ̀ ti wulẹ̀ tán náà àbò ó jẹ́ nìkan tó ṣe wípé ó ní kìmí tó pọ̀ báyẹn nínú. So best decision tó lè make fún kárí ẹ̀ ló make láti lọ play for orílẹ̀-èdè Amẹ́ríkà mi ìdẹ́rí jẹ́ bí nǹkan tó jẹ́ pé ó máa ka lára wípé òun make best decision fún kárí ẹ̀ best decision fún àwọn family ẹ̀ náà nìyẹn ní táìmù yẹn kò dẹ̀ lè regret ẹ̀.
1: Èmi náà bá ti play fún country mi ra àbí kí n represent bẹ̀rẹ̀ báwo ṣe mo jọba yí ní lójú ẹ̀ ni ìtumọ̀ gbanúrù tán ni pé black canadian ni mí ìrìn àlè ló máa parent mi jáde.
2: Ṣé rí fídíò bi ti àwọn ọmọ bíi orílẹ̀-èdè Canada tí wọ́n ní kápò náà ń sòwò kọ ìkànnà
1: olúwaṣẹ́yìí ni wọ́n yé pọ̀
2: wọ́n ní
1: kápò náà ń sòwò kọ ẹ̀ gbogbo wọn orí bọ̀ náà ń sòwò. Èyí ọ̀kà ni my lord káwọn aráalé náà lè contribute ojú òpó facebook wá wà ṣíṣí máa fi music ṣe yín ní bákan lé ní ó dà pé ara mi ó rí bákan mo fẹ́ máa sùn lórí ìdúró mo ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ́rọ̀ méjì tí mo kó wọnú bí báyìí. Ok conclusively nísìn ta gangan ló gbé ẹran tẹ́yìn já sí wọ́n sì dá studio wọ́n sọ ní ọjà lọ́bí lọ́wọ́ rísẹ́ yóò ẹ̀ka sọ. So amájọ́jọ́ òpó pèsè lẹ̀ lórí òpó lójú òpó ti facebook wa àti tuntun YouTube 32FM949 fẹ̀yìn ẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ̀ lẹ́tí máa darapọ̀ mọ́ àwọn kọ́mẹ̀tì yẹn máa píkẹ́ ẹ̀ ń bẹ̀ fún ẹ̀yẹ tó wà lórí Twitter èyí tẹ̀ wà lórí X @abimbalalamid lérí Sporting Crystal ń bẹ̀ blue icon ọparí onírúngbọ̀n @abimbalalamid ash against sport máa farabalẹ̀ ẹ̀wò kan mo ye wo bọ́ọ̀lù USA tán mo sùn re ni infact atúwá ṣe sọ̀wédowó láàárọ̀ mo tún ti sùn mí ìyífá ní ṣe mo sùn ebi ìpẹ́ gan oorun oru alọ́mọdé wàhálà sí wa máa padà lọ fi sùúrù wo àwọn prediction àwọn tó predict.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Ẹ máa máa ń ṣe pẹ̀lú ọgbọ́n náà.
0: Alábọ̀ àmì àmì.
1: Ìṣó ń bọ́ ìlà àbẹ̀fẹ́.
0: Ẹ káàbọ̀ sá.
1: Ẹnu ọgbọ́n náà Morocco máa ń rí ní ṣáàmà.
0: Ẹ ṣeun. Má tiẹ̀ lọ wú àwọn oṣùkùnrin ìjáde dáadáa, máa wú jáde máa fún ìjẹ lẹ́kọ̀ọ́kọ́. Ní táwa gbọ́dọ̀ àgbà nù, mo rántí Bàtólà. Èèyàn mélòó fẹ́ rántí Bàtólà mọ́ ní early 90s. Tí wọ́n lọ rent instrument tá a fi lọ patí. Nígbà tó àwọn oróbá mu kankan tán láàrin òru. Ìgbà yẹn yù tí lẹ́bẹ́sẹ̀ ń rẹ̀ ní ọmọ gbọ́pà láàrin ìlú yóò pin méjì ni. Ẹ mọ̀ jí speaker bù, ẹ mọ̀ lé báwọn yẹn wà. Kébà lóde kan ní ọ̀jàjà lọ́dún kan. Tá a bá ti lọlé fún festival bẹ́yẹn, a máa ń tọ gbogbo gbèríko káàkiri. Nígbà tí ìjà yẹn bẹ̀rẹ̀, àwa kéré mo sọ̀rọ̀ 90s. Mo bá gorí àti bàbá kan tí wọ́n pa á bẹ̀ ìmọ̀ tí wọ́n kó sórí ẹ̀gboro. Ibi tí mo gùn jẹ́bi tó dáa tó yẹ pé igi náà bẹ̀. Nígbà tí mo gbọ́ yí ẹnìkan yí tí mo yí báyìí àárín mọ́, mo ti bọ́lẹ̀ wá. Now to wear fubu, 05 big shirt, baggy jeans, and a bandana that year. With workman pelu, we episode naira. Thanks for bringing that song back to life. Share not palito, palito. What is the name of that Plantation Boy song you just played? Okay. If life niye, track it, if life. If life was a thing that a money could buy, the rich would live and the poor would die. A living dog is better than a dead lion. Thank God you got your life. Well, hello. Ege.
1: Akan bela mi apa Mario ni. Go for o papa omo mo re. Ara ti bela la ta go make journey da go. Ara job close la go me wa.
0: Wallahi, you live to believe there.
1: So neki ni o ma mo wale for me.
0: Ìjọba Nàìjíríà abẹ̀ yẹn jẹ́ kí gba ayé ìkó padà wá. Mo láyọ̀ láti sọ pé ńgbà tí yíyẹ̀ ti sẹ́gà jáde àwọn Nintendo. Ń lo generator ń le wa, a máa ń play game láti àárọ̀ ọjọ́ kìíní di àárọ̀ ọjọ́ kejì ni. Iná ò dẹ̀ ní lọ. Iná ò ní lọ, a play láti àárọ̀ èdè díjọ́ kejì. Game ten play lọ, air pulse yẹ, tẹ bá ti jíròrò ẹ̀ tún continue, iná ò dẹ̀ ní lọ. Kílẹ̀ yín wá mú fún wa, kílẹ̀ ń ṣe banditiri lẹ̀ kó wa, kílẹ̀ fẹ́ dà, kílẹ̀ fẹ́ dì gangan. Àwa ságbọn tá a tọ́ka sí àsọ pé ẹ fògo fọ́nà láyé àwọn pípù yìí. Ṣé àwọn yùtù sí àwa ṣàdúrà fún yín àti generation tó ń bọ̀ lẹ́yìn? Kí làwọn ọmọ tó ṣe ń bí sì fẹ́ sọ pé àwọn gbádùn nù ìṣèjọba tẹ́ ń ṣe? Ìgbà ìwé tí wà làwọn sọ tó dùn mọ́ wa dáadáa sí alẹ́gànlẹ̀ ìjọ plọ́ọ̀mù débide pé ìwé gàwọ́n tá ń bí gan sọ pé àwọn ìjọ kankan. Gbogbo ọmọ ló ti pèdé òmèdè tán pèlé up nepa. Ojú gbà mí tí o. Hello, Jare. Yes, sir.
2: O sin gaga bẹbẹ fun awọn ilegba mi ti wọn. Báwo ni mo lọ ẹ sọ kẹta mi? Ọmọ àbúrò lọ máa wo Indian film ló yàtọ̀ sí Skima o.
0: Bẹ́ẹ̀ni.
2: Bàbá Sáskúrò.
0: Lọ́jọ́ Sátọ̀dé.
2: Káàdì wo Indian film.
0: Lọ́jọ́ Sátọ̀dé ni.
2: Àyẹ̀wò gan during the day. Àwọn máa ṣe o. 50 kọ́bọ̀ kẹ̀. From Lagos to Ibadan. Níbi ọ̀sán sáàbì bẹ́ẹ̀ ni. Ṣé o máa rẹ̀ ń wọ mọ́tò Èkó ní?
0: Ayé ti change.
2: Mo rántí ìgbà tí wàá sọ àìní ìgbà tó kọ́kọ́ wá ṣeré pààkò kódo. Tó wà Nkárá tí gbogbo orun gbòòrò gbẹ̀yẹ̀ báyìí. Ẹni dájọ́ ni fi máa kọ́kọ́ sàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtúnṣàtún
0: igba ewe ti wa dun ayawon ijoba ta wa ba lo gbangba na dupe lo won o aye igba yen da o wa prefer ebuja aye eleyi lo o
3: alamuni na si ori shaura laji
0: hello
4: hello sister
0: ikara le sir
4: so we dey play say fanisa yala
0: ngoin no kini ni e saura ni akere
5: minimum to bow. Back and we not need. One gun come up from us. We are Aria woo, Ari Bubwe. One come up from
0: us. No, no, come
5: up. At the hour, that one we. That's all the sporty. I come up with Megamako. Eh, so your teenage day out by game Moti at Amata.
0: What you fix, sir?
5: Take
0: your
5: side,
0: your party,
5: wow,
0: link again, no more,
5: don't
0: you walk up, like me, only
5: Moti. Hey, Kakan,
0: I don't saw it. Well, I felt talk as if I
5: could
0: do some
5: so,
0: and you have a fine, you don't I will film James Bond in your Sunday. Taba the school Monday. I love discuss here. Egbe si national television is bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara bara
3: bara
0: bara bara bara bara bara bara bara bara bara bara
3: bara
0: bara bara bara bara bara
3: ni
0: ani da
3: igba kon laye ko lati le ni
0: won ewa wa tin lo fun tose ijere a tu padi bad ojo aje Monday ago mejo lori iwe iroyin ojojumo le wa ta pe ni baba vendor irufe orede ta n toro lolohun fi jinke wa atokunrin atobirin omo le ba se se Nigeria lolohun saye wa abi

0: Hello.
1: Hello, kọ́lẹ̀ sáà.
0: Ẹ kúrọ̀lẹ̀ sáà, orúkọ yín àti ibi ẹ̀ ti ń pè.
1: Ọláńtẹ̀ wá ìṣòro alúpọ̀ láti ló
0: pa. Gbọ́n yín dáadáa o.
1: Ọláńtẹ̀ wá ìṣòro aláàtú ló kún ẹrú.
0: Ok, sáà.
1: Ẹgbẹ́ ọmọ bá bèrè pé ipò láti lè rí ẹ̀jẹ̀ ẹ̀gẹ́ rà láti kíláàsì ìtúpù.
0: Ìkí ẹ̀gẹ́. Ọ̀dà. Ẹ ṣeun. Táwọn bèrè.
2: Gbogbo wa la mọ iléeṣẹ́ tí ó ń ṣe tó ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa ètò nǹkan ọ̀gbìn tí gbogbo wa mọ̀ sí IITA tí ó wà lọ́nà Mọ́níyà. Ní ìdojúkọ bus stop wọn yẹn, ibi tí ọkọ̀ ti máa ń gbèrò jáìrò ní IITA gangan, ìdojúkọ yẹn ni iléeṣẹ́ Folaseed Farm Enterprises wa. Ibẹ̀ náà ti ń ta ojúlówó ètò nǹkan ọ̀gbìn.
0: 0809 7009 4.

0: tọ̀tún ọ̀rọ̀ jù sí ọ̀nà àrà kò sí mọ́tò kò sí kankan ogun mọ́tò mi tí mo nílé ara mi ẹsẹ̀ lóòlẹ́ pọ̀ lóò táyà gbó síbẹ̀.
1: Bèrè fún àtúnṣe gẹ́gẹ́ bí ká yí padà òde bá.
0: Náà mo lọ kóró bàtọ̀ wà sí yẹn tí iṣẹ́ lórí yẹn ná.
1: 32FM 94.9 ìkọ̀nì tá a ti ń dẹ́rìn pọ̀ ṣọ́nú olóòlẹ̀ tí ń gbọ́ wa lórí ètò nìbàdàn láwà pẹ̀lú bàbá wa kábíyèsí ọba Tajudeen Abimbola Ajibọlá Balógun tilẹ̀ Ìbàdàn. Ààfin kábíyèsí òun náà láwà tá a ti ń fọ̀rọ̀ wérò papọ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ ṣe ń gbádùn wọn ò lèmi náà ń gbádùn wọn pẹ̀lú. Kábíyèsí, wọ́n tún bèrè ìbéèrè míì.
0: Yes.
1: Àtúnṣe tuntun ó dé bá ètò yìí nílẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí a ti ń ṣe ìgbéga fún àwọn olóyè àgbà High Chief tó fi jẹ́ pé àwọn náà ti gorí tẹ́ gẹ́gẹ́ bí ọba kábíyèsí o lójú ti ọ̀nà wo lẹ̀yìn lérò wípé àyípadà yìí ó mú ọ̀nà jù dé bá ìlú Ìbàdàn? Kí ni nǹkan tẹ́yìn rí sí? Ṣó mú àyípadà bá wa?
0: Ó mú àyípadà, ó mú iyì wá, ó mú ẹ̀yẹ wá, ó mú ipa agbára tá a wà, ó ń gbà padà, ó sì tún mú ìlọsíwájú wá. In terms of financial strength, gbogbo ẹ̀ ló rọ̀ mọ́. Because torí pé wọ́n ní Balógun Ọlọ́run Mọ́gàjí Ìbàdàn ní ọba Bùnmí ni, ẹ máa wọ ẹ̀mí bàbá ń fi Ìbàdàn pọ̀ pé ọba Fídítì, ọba Fijó, ọba kéjekéje tí ò tó bẹ̀rẹ̀ tí ò tó agbe ni tí wọ́n ti wà sóde náà wọ́n bá porúkọ báyìí kábíyèsí o máa mọ̀ fún ọlẹ́ náà ni nọ́mbà fún alága wọ́n ti fún aga ife Olúbàdàn fúnra ẹ̀ ńgbà yẹn nígbà kan nọ́mbà 23 ni wọ́n fún Olúbàdàn sí ní réètì àwọn lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá 33 gan nọ́mbà tó aga aláàfin àwọn ọba ńláńlá báyìí nígbà tó Yorùbá wà lọ́kan wọ́n gbé àga Olúbàdàn sí distance. So irú àwọn aṣọ́kọ́lá bẹ̀rẹ̀ sí jà fún wa pé arókún lélẹ́yìí àwa ni ẹjímọ́nì àwa gan ni wọ́ọ̀lọ́ọ̀dù gbogbo ìbàdàn ẹwà máa ń ṣe gómìnà bẹ̀rẹ̀ sí bá àwọn gómìnà. Well I'm sorry àwọn òṣèlú náà náà fi bọ̀ irú bàbá awólọ́wọ̀ ẹ tí ò bá ṣe ẹgbẹ́ ìtorí pé báyìí ni ò ṣe tiẹ̀ ẹgbẹ́ ọlọ́mọkúlógbó àbíkẹ́lọ́tì NCNC Tadilabo Ìbàdàn ṣe so he relegated us. So gbogbo àwọn ilẹ̀ yóò káàárọ̀ òdìdíire Yorùbá Èkìtì ní gbogbo ẹni wọ́n dé dínú respect Ìbàdàn wọ́n dẹ̀ kó àwa ní jagunjagun àwa la mú Yorùbá dání àwa là jẹ́ kílẹ̀ títí kílẹ̀ wa títí ilẹ̀ Haúsá kò tí ilẹ̀ àwọn agbésùnmọ̀ mi because they were the Fulani hegemony were coming all the way from the north wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ tí dé òkun dépò báwọn làwọn nílẹ̀ so bẹ̀ tí the help of Ìbàdàn a lé wọn padà kọjá lọ́kọjá àti tẹ́bà lọ́hùn tẹ́ gbogbo àwọn tá a lé padà yẹn wọ́n pa ara wọn náà pa ara Yorùbá wà nù wọn tẹ́lá wọn ìwọ̀n gbà tán ti jẹ́gun tán wọ́n fẹ́ lára wọn ẹ̀mí ọ̀wà lé mọ́ kankan so wọ́n ti wá di pé ẹ máa rí àwọn ẹ wà ní kogi ẹ máa rí Yorùbá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ tápa ni bẹ́ẹ̀ dé ilẹ̀ ìjẹ́bà ẹ máa rí Yorùbá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ Haúsá wà bẹ́ẹ̀ wọ́n gbé dọ̀la wọn ìlọrin gan wọn fún ẹ mọ̀ pé wọ́n súnmọ́ ìlọrin gan bẹ́ẹ̀ tí Ìbàdàn power Fúlàní hegemony nígbà Ọ̀yọ́ àkọ́kọ́ tú ìlọrin làwọn àgọ́dọ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbá nígbà tó fẹ́ tú ẹbí Ìbàdàn lọ́padà wá pè ẹ bá ń pa àwọn ará ẹdẹ àwọn ẹdẹ wọn ń pè wá Ìbàdàn is about done now Ìbàdàn wẹ́ pé àwọn ọmọ pàǹlẹ̀ tó wà ńbẹ̀ tí wọ́n kóra wọn ti jagunjagun ọ̀nà ìbòdì àwọn afáńdì àwọn ẹdẹ bá ń pè wá ṣe wá padà lọ sọ̀pọ̀tà láàfin láti di lélàfíìsì tó jẹ́ kó wọlé sọ́yọ̀ ńgbà yẹn.
1: 82FM 94.9 a dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba Tajudeen Abimbola Ajibọlá Balógun tilẹ̀ Ìbàdàn. Ìṣẹ̀wọ̀ àdúpẹ́.
0: Ẹ ṣe mo dúpẹ́.
1: Ẹ ṣe gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò Nìbàdàn láwa. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Peter Ọláṣùpọ̀ Olúbìpẹ́ Fatoyè Lóko Ojà.

ẹni tó jòkó ẹkú àfìdíbalẹ̀ níbẹ̀ ń kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà àfi bí mo dáàse ó dáàse ó dáàse ó kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà ó àṣẹ̀dá ayé mojúbà ó mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí ó kí bá tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ ọkọ bá pẹ́ kánrin ké sí aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òníyàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa ó mojúbà gbogbo ìṣẹ̀nsẹ̀ lápapọ̀ ìṣẹ̀nsẹ̀ òní bàjẹ́ ó ọyọ́ state òní bàjẹ́ gbogbo nàìjíríà òní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóje èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú sọ́ọ̀sì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀ lẹ́ ti sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá ti gbójú sọ ọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí 08032601 tàbí 08053459223 odùfà tẹ́ láǹfààní láti máa gbọ́ lásàálẹ̀ òun náà ni odùfà ìrẹ̀tẹ̀gùn dá ìrẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀tún ògùn dá lọ́wọ́ òsì tó ẹ wa tún wà nǹkan fìdílé kẹ ẹ mọ bá mi ká lọ. Ìfà ni ìrẹ̀tẹ̀gùn dá awọ ẹ mọ lódìfà fún ẹ mọ wọn ní kẹmọ orúbọ nítorí ikú ọgbẹbọ orúbọ ogbèrú ó tẹrù ẹ wá worúrú ẹ bọ bí ṣe ń gbé ni àrúdá rẹ á sì máa gbé nìyẹn kọpẹ kò jinná ẹ wá bánilá ikú kan giri bẹẹ ni ẹ mọ àti òkété àwọn méjèèjì ni wọn jọ ń ti ìkọlé ọrùn bọ wá sí òde ayé àwọn méjèèjì mú ọkàn kún èjì wọn gba ọdọ babaláwo lọ òde ayé táwọn ń lọ yìí àwọn gbó àwọn tọ ni àwọn méjèèjì ń dáfá sí wàjà táwọn méjèèjì ọ dáfá tọpọn sún tọyẹ là ìrẹtẹgùn dátọ jáde fún ẹmọ yìí ìrẹtẹgùn dá iná lọ jáde fún òkété o wọn ní káwọn méjèèjì orúbọ ẹmọ kọ jálẹ o ẹmọ ló ń gbọn bíi ifá ló ń mọràn bíi ọpẹlẹ ẹmọ kọ jálẹ o ẹmọ ló ń ọlẹ bọọrú ẹmọ orúbọ òkété nìkan ní nbẹ lẹyìn tó ń ṣẹbọ òkété gbọ rírú ẹbọ rú àṣẹyìnwá àṣẹyìnbọ àwọn méjèèjì ti ìkọlé ọrùn dé òde ayé wọn bẹrẹ sí ní jíṣẹ tó lódùmarè ràn wọn nígbà tó dijọ kan èrùn ìjà lọ òun sí ejò níbùbá níbi tí ejò ọká wà wíwọ tí ejò ọká ń wọ bọ rẹrẹrẹrẹrẹrẹrẹrẹrẹ ihò òkété ni ejò ọká kọkọ torí bọ o tòrótòró táwọn èrùn ìjà lọ ti sùrù bo ejò ọká lára gbọn tí ejò ọká forí sọ ẹsẹ òkété òkété ti sẹlẹ tiẹ torí ń gbégbà tí babaláwo rẹ ti rúbọ fún ni a ti kìlọ fún wípé tọba ti wà náà lé rẹ kọ máa fi ẹsẹ kọ máa fi ṣe ilé rẹ mọta torí ewu gbogbo tí bá ń bọ pé kọ sọra nítorí ewu gbogbo lọka bá rọrí bóde padà nínú ọsà òkété ngbà tí ọrọ náà lọ òkété ti sẹ ilé tiẹ wíwọ tí ọká ń padà wọ lọ rẹrẹrẹrẹrẹ ihò míì tí ọká rí tọ́ká ó torí bọ̀ báyìí ọ lọ sòòsé ni jíjá tí ọká ọ lọ já sínú ẹkù ojù níbi tí ẹ mọ wà lílanu tí ọká la ẹnu ó gbé ẹ mọ mìínú ihò tí ọká torí bọ̀ ni pẹ̀lú ìnira tí ìrùn ń já ọká ní gbogbo ara jẹ gbogbo etí tí ń gbọ́ mi lásàálẹ̀ yìí àlejò tí ọ̀pá wà ní gbà á àlejò ọ̀ràn ni ká ìmọ̀lẹ̀ tọmọtọmọ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ rí báyìí ìbámọ̀ jẹ́ pò kété náà rúbọ ni bí èrùn ìjà lọ ṣe lọ rí sí ọká ní bùbá tí ọká fi ń wọ́rù tórótóró tọ́ kọ́kọ́ torí bọ ìsà òkété tọ́ bá jẹ́ pò kété náà lọ bá nínú ẹkù jù òkété yìí náà lọ ká ògbé mi òkété wa ń jó òkété wa ń yọ òkété wa ń yin babaláwo awo ń yin fáifá wa ń yin olódùmarè ọba lọ́run ngbà tí sẹ̀dá rẹ̀ yọ lọ́wọ́ ọkú tá a bá dá ifá rẹ̀ tẹ̀ gọ̀ndá ìfúnyàn a sọ pé kóńtìn rúbọ nítorí ewu gbogbo kóńtìn ọmọ sì gba àlejò lásìkò tó bá dáfà kó sì rúbọ àìkú
yala o to ba wa lori isoro kan ta bo ba wa lori ipenija kan to ti mo bi ti o ja si ta bo n ba yan fa nkan po ta wa da ifa re tegun dai fun o itumo ti nbe na fa re tegun dai na ni pe ko ntin urubo ntori iku gbogbo nto ba le demi eyan legbodo pe kiru eni be urubo 256 ni page ifa o odu fa ko kan lo ti duo fun isoro ko kan ti n sele seda lori ile alaye to si ti ni ibi to ti bere ibi to ba de ati koko ona abayo ninu oju odu fa ko kan ta le ni to koko da odu fa yi eni to da odu fa yi nigba wa se kini nkan ti eni to da odu fa yi se bi tema ati oketei toro re fituba toro re fituse to fi rile aye gbe to fi rile aye lo to fi rile aye se be lo ti wa lati gba wa ti se loju odu fa ko kan be lo si wa titi daye ode oni ogun ogbon egbe egberun la kari eyen ni gbogbo won to kadara o ba baba wa ba rin rin aju kan tona ba poruru mo won lowo won mu kan kun eji won gba le alawo lo ni odu to ba hu loju opon won o rubo re leyin opolopo wadi ni kadara to ko leyin etutu to foso lo nje to faje lo nje tan in lo ogun to ma sise lara eda alaye tori pe kaluku lo ni ipe orun re bi tan fa kokan se lo na lo se ni etutu ti odu fa kokan gba ko to kan ejike yajo ta ba ti esisi gbogbo en tin da fun lo ni eni pada da toro je o adegoroye ige adubi agbefagori ite loruko temi oloye otun oluawo general fun gbogbo ti butoro ile ibadan lapapo magaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te baba wo lu ibadan lati bi kibi ewo ko ti nbo wa si gate oje e so loja oje idi ayun re erin saarin oja oje nibi ti a tin te ni gangan egbe okada oke ofa baba asale e so loju sosi to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akomo na wan di ero bon olu eni le baba ewe nje adubile nlo ero ba ni soro te le pimi si 080 332 601 41 tabi 082 53 45 92 23 080 53 45 92 23 Ire tegunda odu fatimo mu wa si eti boyin lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asuri iworiwo fun

0: ẹ ní aṣojú rere.
1: Láìrí sí government of heaven.
0: Tó fi sọ́rí nígbà kẹfà.
1: Who shall turn your head to six?
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to and fro.
0: Gbogbo ibi tí máa gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ́pọ̀.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ sọ́pọ̀ shot again.
0: Ilẹ̀kùn máa ṣí
1: fún mi. Lọ sọ́pọ̀ fún mi.
0: Lọ́tún ló sì.
1: For the left of the
0: right. Níwájú lẹ́yìn.
1: Behind before.
0: Ilẹ̀kùn sí o. Ilẹ̀kùn sí o.
1: Oya
0: gbàdúrà jẹ.
1: Gbogbo ibi tí bá gbọ́ ní ìwọ̀ láti ọ̀dẹ́lọ ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn máa ṣí lọ́dún máa ṣí ní oṣù máa ṣí níwájú máa

0: ẹ̀ka alámọ̀kìyí lẹ́ẹ̀kan sí mo ṣe yín pẹ̀lẹ́ káàbọ̀.
1: Iṣẹ́ afọ́ orí ni àlàbí mi o. Iṣẹ́ afọ́ orí ni àlàbí mi
0: o. Àìkí tí mò ń kíyín náà ni wípé àkú ajá méjì jọ mẹ́ta. Ọmọ Akíbọ́lá tá a ti jọ pàdé lórí ètò yìí níkànnì yìí ọjọ́ Wednesday lájọ pàdé láàṣì. Mo wá ní kí n fọwọ́ olóníbà wá sí ìjọba yìí. Federal government. Fún gbogbo onífújì káàfọ̀ tàmàlà. Ọmọ Akíbọ́lá mo dé o. Ẹ sùn lálẹ́ ìyá mi pẹ́ kẹ́ ẹ tó sùn. Dàǹgbọ́n ti ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí. Dàǹgbọ́n ti ń kù ti ń lọ bọ̀m̀bọ̀m báyìí. Akíbọ́lá ṣe lẹ́wàá mọ́ dáùtì mi. Níbi tá a wà ni wọ́n ń pè ní Laughter House. Lórí òkè tẹ́ ń tẹ Mọ́kọ́lá. Akíbọ́lá ó súnmọ́ Premier gbágbá. Ọwá lẹ̀ papọ̀ máwọn olóríire. Ẹ̀ka àlẹ́mọdé o. First album bá wà sí ìjọba lèyí. Ó pè é ní recognition. Ó lòun fẹ́ káwọn ayé recognize òun ni. Second album ẹ̀ ló pè ní choices. Òun fẹ́ káwọn èèyàn mú ní choice. Bàbá Akíbọ́lá mo dé. Ọlọ́run ọba máa là wá. Ọlọ́run ọba mi máa yọ wá o. Ọ̀rọ̀ Ọlọ́run ọba yẹn lọ yọ Yéṣù fún kànga. Ó kù díẹ̀ kọ́ lọ́wọ́n yọ lágbájá kò fẹ́ yọ. Béèyàn ń bẹ lórí ọ̀kadà nísìn igbe ni kéèyàn máa sọ fọ́lọ́run pé lámì. Èèyàn wọ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta. Ìléèwọ̀ máa mi kéèyàn sọ fọ́lọ́run ni pé lámì o. Béèyàn bá wọ̀ mí kra. Bọ́ wọ bọ́ọ̀sì gbòòrò náà. Mọ̀ ń tà tìlú kan lọ ìlú kan. Lọ́run ni kọ́lá wá o. Lórí fóònù mo ti kà á lọ́sàn-án yìí. Ọmọbìnrin yẹn lòun ń bọ̀ látọ̀yọ aláàfin. Òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ tàtìbà. Ó lòun sì bọ́ lẹ̀ lọ́jọ́. Òun sì wọ mọ́tò kólóńbó tai sí tí máa dàbí ẹ̀ mọ́ ìyẹn mi kra. Ọ̀làdàbùradà káódà ni wọ́n kàn ní ẹ̀sà mú fóònù yín wá ẹni ètí ẹ̀ mú bá ń bẹ̀lú ẹ̀ tó bá pẹ́ ẹ tó fi ilẹ̀. Bẹ́ẹ̀ rí pa ti ní ìdí àdúrà tọ́pọ̀. Ọba jàtẹnujẹ burúkú kan lọ kó bá ọ. Wọ́n ní ọmọ àbọ̀ ọmọ àbọ̀ ọmọ àbọ̀ ọmọ àbọ̀ ń bi báyìí o. Oríṣu àmàlà méjì àti ọmọ Akíbọ́lá mò ń kíyín lálẹ́ yìí mò ń ṣe yín pẹ̀lẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ bá ti dójú òpó Facebook lè ṣe wà. Ọmọ Akíbọ́lá níbẹ̀ ni ẹgbẹ́ ṣí ara rẹ̀ dáadáa o. Bẹ́ẹ̀ bá ti ń ṣí ara rẹ̀ lójú òpó Facebook. Ọmọ Akíbọ́lá bẹ́ẹ̀ náà ni ẹ máa fi kọ́mẹ̀ntì yín bẹ̀. Bẹ́ẹ̀ bá sì ṣe ń fi kọ́mẹ̀ntì yín bẹ̀ ọmọ Akíbọ́lá. Ẹ láìkì ń bẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ bá tún wá ti kú ọ̀ lójú òpó Facebook. Ọmọ Akíbọ́lá tó lè máa lọ sórí Instagram handle wa náà. 32FM94.9 náà tún níbẹ̀. Bẹ́ẹ̀ bá tún kú ọ̀nbẹ́ tó lè máa lọ sójú òpó YouTube wa. Ẹ kú lẹ́ẹ̀ka àlẹ́mọdé o. Kò sí bí wọ́n ṣe ṣe ọmọ Akíbọ́lá. Bí ẹ bá ń ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà. Gbọ́ mi dáadáa ibi pẹlẹbẹ báyìí ni ó fi mọ́ ilé. Láyájọ́ ìjẹjọ́ ṣe mọ̀ pa ti bẹ̀rẹ̀ sí àtúntún. Tá ń béèrè lọ́wọ́ ara wa wípé. Irú àwọn aṣọ wo lẹ fi lo gbangba kékeré. Ìbí a tún bọ̀ lálẹ́ yìí ara ọ̀tọ̀ ni o. Wọ́n sì gbé yín débẹ̀ lágbára ọlọ́run ọba. Mo jẹ́ ká mọ̀ wípé bẹ́ẹ̀ yẹn bá ti lọ látàárọ̀ látàárọ̀. Ọba Akíbọ́lá tó sì dọwọ́ alálẹ́ báyìí. Ètò tó bá nítumọ̀ tápẹ́rẹ́ ń bẹ nú ẹ̀ níkànnì tọ́lọ́run ọba mi bomi àlùbáríkà sí. Lè yẹn fi máa ṣàwúṣe lálálẹ́. Ẹ̀yẹ lè mọ̀ pọ́kà ńlá onífújì ni wọ́n gẹrun kan bí afróńgbà náà bí sábà. Ju wọn yọǹgì gan. Ọ̀gá ńlá onífújì náà ni Ọlọ́run ó tóbi o. Mo forúkọ gbogbo lọ́gàá lọ́gàá níkànnì yìí pátá lálẹ́ yìí. Ọba Akíbọ́lá ni mo fi ń kíyín o. Mo ṣe ń forúkọ gbogbo lọ́gàá lọ́gàá ń kíyín pátá. na ni mo nfi oruko amoju ero mi fa koko yi o ma alubarika ninu alubarika leo monki o ka leo en ka ko ni se mi e o ni so phone nu won ni jigbe o bile e ba e koko so phone nu gbogbo are yan koko run won ran ran ran ran ah nja plug mo wa la pelu phone lagbara apo jalami a lo wa lara mi njo ni ile o ngba mo kasun ba tan le o to wa npariwo mo ya mo ndai ni ani phone mi ya won ni eni suru adawo kan si nbe pelu phone ti todo ti mi emi ejo ringa oju o mi fi silent

bó sì jẹ́ wípé ẹ̀rìnrìn àjò ni ọba àmì ọ̀sán yín débẹ̀ pẹ̀láyọ̀ àtàlàáfíà ètò eléyìí tó ń gbọ́ ilé à ń pè ní torin torin torin tìlù ilé ò bá ń sẹ́ǹdì kinní kí n máa rí kọ́ máa lọ bẹ́ẹ̀.

jẹ́fìlì ẹ̀mí mi ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Bẹ́ẹ̀ bá ti ń ṣí à lójú òpó Facebook. Ọmọ Akíbọ́lá bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀sì máa fi kọ́mẹ̀ntì yín bẹ̀. Kò sí nǹkan kan ti ń bẹ́ẹ̀ o. Àánú Ọlọ́run ti ń bẹ nínú ìgbésí ayé mi àti yín. Ọba mi ò ní jókòó ń bẹ̀ láé láé àti láé láé. Ẹ káàlẹ́ ẹ káàbọ̀ o. Ẹ kọ́mẹ̀ntì bẹ̀ yé rí. Torí wọn ní paluda báyìí ni wọn rọkọ paluda báyìí ni wọn rà dá paluda báyìí náà rà gbẹdẹ ilé olúmọkẹ ẹjá máa lọ dọlú ayé fuji k1 ultimate ọyá gbé sókè. Eléyìí tún kọ́ ẹlòmí ọmọ béèrè pé sí ayọ àbá àti yọ ni. Nígbà rẹ́kọ̀dù yìí ó la o. Ẹ dá láìkì bó lẹ́jẹ́ rí. Bẹ́ẹ̀ bá ti fi láìkì bẹ̀. Ọmọ Akíbọ́lá ẹ̀jẹ̀ mọ́ bí kìíní yẹn ṣe dúró kàkàràkà.

àwọn kébọ́lá bẹ́ẹ̀ bá ti ń ṣíà lójú òpó facebook tẹ́ ń fi láìkì bẹ́ẹ̀ ébà ajọ́ṣètò yìí ni ó sì dọ́wọ́ aláàgọ́ méjìlá gẹ́gẹ́ kó tóó di pa dìde ńlẹ̀ mọ́ ń wí fún yàn pẹ́tù eléyìí la pè ní torin tìlú ẹ sì wọ́ bíi àwọn àlùjọ yọ̀ máa ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ sí ni la á ní fìdí kankan yọ kúrò mẹ́ ẹ láìkì ẹ̀ púpọ̀ laughter house ni bíi tá a wà lórí òkè téńté mọ́kọ́lá ẹ ìyẹn tá a ti 2fm gbé òkè ọmọ akíbọ́lá tẹ̀ dáwọ́ dúró ń bẹ̀ rárá ó túmọ̀ sí wípé yìí náà tó ń pin ètò ẹ̀ ń pin àwọn tẹ̀ wá ń pin fún àwọn náà mọ̀ láìkẹ́ bẹ́ẹ̀. bá a mọ́ lú ayé fújì yẹn padà kọ́mọ ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ sí ẹ̀la à lálẹ́ yìí à ní gbàbí kankan sùn táwọn àlùjọ ń kọ́ lálá sí ìyànlá báyìí ẹ ti mọ̀ pé ti ń bẹ ń bì ẹ wo bì kọjá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan ṣe rúgbìn òkè arrangement music àwọn bàbá eléyìí yóò dùn ó tán kakaraka ni.

ìdúró láyé lórí nǹkan tó ń ṣe ọba akíbọlá ó di dandan kọ dọgà olórin tó rí tí wọn pariwo ẹ káàkiri lónìí ayé fẹ o kò dúró lórí njí ń ṣe ọwọ náà sì fẹ kọrin kó de èèyàn láyé challenges bíi méjì péré lórí ó tó rí iṣẹ kalẹ báyìí àwọn ọmọ tóun wọn máa ní tírẹbù ṣe lè o mọ wọn wọn fọgò kínní bíi soft drink báyìí ọyọ fọọkì lẹnu lọ sá lọ sí àwọn táwọn dúọ kakaraka àwọn ni wọn ń jèrè iṣẹ lónìí ọba ń gbọ tí wọn ń pariwo ìyá olóúnjẹ kan bàdàn ìyá dùn ní olóúnjẹ o ojú tí wọn náà rí challenges ńbẹ sọ láwọn tí wọn sá lọndì iṣẹ ń tí wọn dúọ bẹ́rẹ̀ iṣẹ́ ń bá dé àwọn náà wọ́n jẹ́ mọ́ bọ́ lójú òpó facebook yẹn mọ́ rí ọmọ ẹ̀ dádì sẹ́gbẹ̀ẹ́ mọ́mì lẹ́wà mọ́mì sẹ́gbẹ̀ẹ́ dádì lẹ́yìn náà wà ẹlòmíràn mọ́ bọ́ọ̀lù gbá tí tọ́ dá gbogbo wàhálà lẹ̀ ju wípé ó sùn gbẹ́ngbẹ́sùn lórí iṣẹ́ rẹ̀

0: Voilà, ici, il y a là. 070 Odometa 949. 08097 Odometa 949. +23 49062 Odometa 949. Hello.
1: Ni
0: ọgbà.
1: A
0: ni n sọ̀rọ̀. Àwa ṣe lákàlàkà o. Tọ́ni ti lulẹ̀ tó. Laughter House láti wà lórí òkè téńté Mọ́kànlá ní Premier. Ní kàn ní rédíò ẹlẹ́rọ àmì ìjìjì olóńgbò gbàmù. 32 FM 94.9. Gbogbo abiyama ayé pátá mo kíwa lálẹ́ yìí o. Ní tí mo fi ń kíwa ni wípé gbogbo kinní àwọn ọlọ́lọ́mọ tí a ṣàfẹ́rí wọn o. Gbogbo abiyama ni wọ́n sì ń fi àdúrà jagun ọba mi ó jàárí wọn pẹ̀lú ayọ̀ àtàlàáfíà o. Hello.
2: Hello sir.
0: Ẹ mà kálẹ̀.
2: Ẹ kálẹ̀ láti Bode ní.
0: Bode laughter di arẹrẹ kọ́
2: o.
0: Ṣé wà dáadáa ta ló sọ̀rọ̀ yìí?
2: Fatia láti Bode.
0: Sáǹtì Fatia àbí mọ́mí Fatia?
2: Mọ́mí Fatia.
0: Mọ́mí Fatia ṣe wà pa.
2: A wà o.
0: Gbogbo ilé nǹkan eré wo lẹ̀yìn ṣe ń gbà kéke?
2: Lákàlàkà ni. Fi àìkọ́ lọ sẹ́ńtà.
0: Tẹ́lẹ̀ ti ra lé. Ìyá ẹ̀ ìmọ̀lẹ̀ ilé wa wà.
2: Inú Bode la wa.
0: Inú Bode lẹ́ra lé síbi lákàlàkà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹja tún gbẹ́lú mi ẹni bàjẹ́. Àmì Ọlọ́run.
3: Ẹni bá bá jẹ́ ohun ọmọ mi.
0: Orúkọ pòpà tí a bá ń wojú òpó Facebook. Ẹja fóònù àmúléwọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ní kálukú ń ṣàdúrà pọ̀ bá àmì ìjà ara wọn ọmọ yẹn pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Ẹ ṣí àdáadáa o. Dẹ̀jẹ̀ rí kọ́mẹ̀ntì yín bí ṣe ń lọ mbẹ̀ bísà bísà. Tún.
3: Májẹ́gun ọ̀tá mọ̀.
0: Hello.
1: Ẹ
0: ká lẹ́ mà.
1: Àgbàgbà gbọ́dọ̀ sí ọrí ẹ̀rọ tábáyé lálẹ́ ìgbà ló ṣe rí
0: o. Eré wo lẹ̀yìn ṣe?
1: Bojúbojú ni.
0: Olóró ń bọ̀. Bojúbojú o.
1: Bẹ́ẹ̀ni, ẹ̀jẹ̀ ọ̀rẹ́ mi lè rí òfìsí ìlú ọ̀rẹ́ mi yàrá fóso.
0: Ọ̀rẹ́ yín wo?
1: Àwọn àtàjọpọ̀ ọ̀wájọ náà ni.
0: Ngbà náà. Ọ̀dà ẹjẹ́ wo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe gbà kéke máa mọ̀ bọ́yá ẹ̀ mọ̀. Bojúbojú o.
1: Ẹ á fọ bẹ̀rẹ̀ kan lójú. Àyòkó lọ sá pamọ́.
0: Ìyá ẹ̀. Kan bẹta ti ẹ mọ kọ ngba náà. Ǹjẹ́ o bú mọ́? Ẹ bá pè wọlé lèmi àti ẹ ó jọ sí yín ò ní sí. Hello. Ọjà.

0: Hello. Ẹgbọ́n sókè o.
1: Hello, you are fine with me, lati body.
0: Wọ́n mi sign up ṣe wà dada.
1: Dada la wa.
0: Dadi wada.
1: Dadi wa ti sun.
0: Laago melo.
1: Awa ti sun ya wa se wole ope.
0: A se wole nse te fi wole nda.
1: A se wole ope.
0: Wọ́n sun si yara awọn ọmọ abi yara odo yin.
1: Yara odo mi na sun si.
0: O ti to seju melo.
1: Àwọn ti sun
0: se díẹ̀ o. Wọ́n wá jí padà bí ọwọ́ aago méjìlá bọ̀ àbágo kan.
1: Méjìlá bọ̀ bówó dàárọ̀ làkan tó jó dìgbọ́n bá pè
0: é. Ní ìdájí. Àbítẹ́ ẹsẹ̀ tí ẹ máa fún mi wọ́n wọn lẹ́sẹ̀ báyìí wọ́n tó dìde nílẹ̀. Ẹ wà níjọsọ kankan tílẹ̀ ò fi mọ́.
1: Àjẹ tó bá ti di ìdájí.
0: Ẹ jọ sọ̀rọ̀.
1: À sọ̀rọ̀ ìdájí.
0: Irú ọ̀rọ̀ wo?
1: Sàdúrà fún àwa náà ni ká tó jáde.
0: Ìyá yìí ó ní yọ sọnù wọn lọ.
1: Amina ya la.
0: Olókùn mẹ́ran.
1: Bẹ́ẹ̀.
0: Ó torí bọgbó.
1: Bẹ́ẹ̀.
0: Ó tọrùn bọgbà.
1: Bẹ́ẹ̀.
0: Ó fẹ́ mú.
1: Kò wọlé wo.
0: Ojú ẹkùn yìí pọ́n.
1: Èrò ẹkùn yìí le.
0: Ẹ lọ sùn lẹ́gbẹ̀ẹ́ dáadé sáyẹ́nà bùbá.
1: Wọ́n
0: fún ẹ̀ló.
1: Hello.
0: Wọ́n fún yín ní nǹkan kan tẹ́ ẹ bá ti dẹ́gbẹ̀ wọn. Ṣé ẹ gbà?
1: Màá gbà.
0: Ẹ gbà.
1: Màá gbà.
0: Jọ̀wọ́ sọ fún mi. Ẹ bá lọ dìdìkudì kan kàn. Ọmọ gbọ́ gbogbo ohun táfijọ́ máa sara ara wa yágiyági báyìí. Bẹ́ẹ̀ láti ti máa ṣètò lọ́wọ́ mú oko kan. Yóò lò ní ẹ̀mbà wí. Àwọn ẹni tí ò rí ta. Hello. Ẹ ma kalẹ. Orúkọ yín o.
2: Orúkọ mi ni Adigemi Sulaimon Mukela Tomiyale
0: ni. Ìyá dáadáa. Eré wo lẹ ṣe ń gbà kéèké?
2: Ojú ìgboro ojú
0: o. Olóró ń bọ̀ ṣé kí n ṣí? Ṣìṣìṣì ń ṣí. Ẹni tó lóró bá mú. Ẹ kọrin eléyìí ngbà tá a wà kéké tá a wọn lọ
2: skool.
0: Ṣé bẹ̀rẹ̀. Ẹyin ẹlẹgbẹ́ wa.
2: Ẹ jẹ́ ká múra.
0: Àgbàdúrà sí bàbá wa tó. Mọ. Ìyẹn ó ti mọ̀ pé public school lẹ́ lọ́dàgbà. Hello.
3: Agogo tó bá bá mi. Ẹgbẹ́ dúró ẹgbẹ́ gánà ló dúró pẹ̀lú ọwọ́ rẹ̀ lè.
0: Ta ni sọ̀rọ̀? Ta ni?
3: Mi
0: ò gbọ́.
3: Ọlá aláwo láti kọ́lọ́kọ́.
0: Ṣé wà dáadáa?
3: Mo wà dáadáa.
0: Dádì wà dáa.
3: Wọ́n ti sùn.
0: Ní táìmù wo?
3: Láti rìn náà.
0: Kí ni wọ́n jẹ ká tó sùn?
3: Amalani.
0: Dúdú àbí white?
3: Dúdú ni o.
0: Pẹ̀lú ọbẹ̀ ìwé dú.
3: Bẹ́ẹ̀ni.
0: Àtẹja.
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣé yàrá ọ̀dọ̀ wọn wọ́n? Wọ́n ní wá wà àbí yàrá àwọn ọmọ àbí yàrá yín?
3: Yàrá kẹrin àlájọ́ máa ń sùn.
0: Ẹ̀yin àti wọn?
3: Bẹ́ẹ̀ni.
0: Ṣẹ́gbẹ́ ẹmọlẹ̀ wà báyìí?
3: Ẹgbẹ́ wọn ni wọ́n ti wá sùn.
0: Ngbọ̀n ọba ok, wọ́n ti sùn. Níkà wọn wọ̀ sùn.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin wá rọ̀ṣọ̀ mọ́ yá.
3: Bẹ́ẹ̀ni.
0: Ìwọ ọ̀yá yìí. Ìwọ ọ̀yá yìí. Ntọ́ dà lè pa àrẹ ọlọ́jọ́ ọ̀ka. Má mọ́wọ́ rẹ àmúlélẹ́ lójú òpó Facebook o.
4: Bàkárẹ́ bá lọ́jọ́ mọ mi ara dé o.
0: Hello.
5: Mọ́ọ̀kọ́.
0: Àlùbọ́ọ̀kọ́.
5: Mọ́ọ̀kọ́.
0: Yọ́ọ̀kọ́kọ́ rẹ.
5: Àlùbọ́ọ̀kọ́.
0: Yọ́ọ̀kọ́ ayá rẹ.

0: Hello.
1: Hello, sir.
0: Ẹ ma ka lẹ sa.
1: Ẹ kú ètò.
0: Ọlọ́run kú ètò ẹ.
1: Kò ní bàjẹ́.
0: Àmì ọlọ.
1: Bàbá yẹ̀wò látọjọ agbó ni o.
0: Mi ò gbọ́.
1: Bàbá yẹ̀wò látọjọ agbó.
0: Bàbá yẹ̀wò.
1: Látọjọ agbó.
0: Ṣé wà dáadáa?
1: Bọ́bọ̀ wa o.
0: Gbogbo lè ń kọ́ o.
1: Ẹ pé ilé ọpọlọ.
0: Eré wo lẹ ṣe ń gbà kéke iná?
1: Mo ṣe mo takoto.
0: Ẹ sọ bọ́lọ̀.
1: Mo mọ kò tó ta pọ̀. Àti káàkì.
0: Ṣe lẹ́fún eléyìí dé yóò ṣe kéjì ilé ẹyẹ ṣe.
1: Mo ṣe kéjì mo mọ́ lè dáadáa. Òṣèré kókò. Mr. David Kudeti.
0: Wọ bàbá yìí. Ṣe kíni takùté kàbá yìí tá a máa fa golo bọ́ọ̀fì tá a ṣe.
1: Tí mo máa
0: gbé. Dékun máa golo.
1: Dékun máa golo mo máa gbé asín.
0: Bàbá yìí. Kí lẹ kó kọ yín lẹ́ẹ̀kan sí àyẹ̀wò.
1: Bàbá yẹ̀wò lẹ́dá gbé.
0: Ìyá àyẹ̀wò wà dáa.
1: Ìyá àyẹ̀wò. Wọ́n tún àbù wọn sí ilé.
0: Ẹ̀yin nìkan lè bá wà lé
1: báyìí.
0: Ìgbà àtọ́ ngba ko yan bi meji meta si awa ki bala yan ni fi mo di nile fuya what am I se kini abgolo ti ta fi ma se kini deku magolo ya

0: 7 minutes to 12. Again, back with your conquerors. You better like it, look you up on Facebook when you share along. Omari woko kan dani o. Ah, orilede Morocco at orilede Brazil. Ai, DJ fe ya agbaye tin lo lowo won jo wa lami ayo kokan. Da bi kan jo pala pari abala DJ akoko iyen four star. Hello.
1: Hello, Makimola.
0: E kale. Aji mo le alaye. I didn't back when you were going to see. I was loud to hear. I'm back with my job party, Boba Dojo Wednesday. Lori Ejo, why it's up with me? You're going to be. Pẹ̀lú ọ̀rẹ́ mi kàbírú aláyànde èrè èrè èrè àsàlátù. Ayayayaya o. Ọ̀pọ̀ ṣíṣàn àwọn méjèèjì tanná púpọ̀. Mọ́ lámọ̀ dájú ń tọ́ ọ bá fẹ́ mọ̀. Yóò yí ọ bọ́ bá ṣe pábò sí náà lọ́fẹ́ ṣe yọ dá ọ lójú. Sọ̀rọ̀ ẹ̀yìn náà lọ́fẹ́ mọ́ sọ. Ó ṣe yín kẹ̀nẹ́ náà lọ́fẹ́ mọ́ ṣe yọ dá ọ lójú toríjọ́ tọ́ ọ bá tẹ́ kó lè tẹ́ dáadáa ni. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá ní dá ṣètò yìí pátá lálẹ́ yìí. Yálà ọkùnrin ni àbóbìnrin. Ọmọdé ni àbágbàlagbà àbíwọ̀ tó ṣe pé gbà àkọ́kọ́ ní ètò ọ̀pàdé wa lórí ẹ̀rọ àgbàgbé nìkan nìyí. Akíbọ́lá mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ ṣé wọ́n. Wọ́n náà lè ní nǹkan kan sí méjì tó fẹ́ bá mi sọ. Pè mí sórí 0705715614. Gbọ́ lẹ́ẹ̀kan sí 0705715614. Ogo nínú ogo ọmọ. Mayegun Kibla. Gbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ̀ máa bá ń pè lọ yáyáyá yẹn ṣàráfà ìṣẹ̀lẹ̀ Santos.

0: Hallelujah. And you just logo. Ọlọ́run ìbàrẹ̀ o. Kábíyèsí Ẹlẹ́dùmarè. Akọ́dá ayé aṣẹ̀dá
1: ọ̀run.
0: Agbanilà. Aṣẹ́gun fún
1: mi.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Èyí
0: tẹ́tù se lénu. Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ
1: wa.
0: Torí pé ẹdẹ tí yín
1: sílẹ̀.
0: Ẹ̀yin lẹ́ni ká tètè gé igi ìlú lẹ̀. Kó tó máa pè ká. Ká tètè ṣẹ́ ogun
1: yìí.
0: Kó tó da n ta fẹ ko da gbogbo àwọn abiyamọ tó ti ṣe tán lónìí wọn fẹ gbàdúà àdúà ló ń gbà ṣe ẹ ti kó fọtún ọmọ yín
1: sọdọ
0: gbogbo ẹtẹjọ ẹwà mọjúmọ ní òru mọjúmọ ó lágbára
1: o
0: wọn ní sọ fún ẹ egun tí ò lè mọ ja ọmọ ológo léyìn ó yí dànù lórí ẹ pariwo ń bi tẹ wa gbogbo ìyẹn ké egun like father like son like mother like daughter yí dànù lórí mi ẹ̀yin ọmọ mi o ohun tí mo là kọjá ẹ ò ní là kọjá èmi àti àwọn ọmọ ìyá mi a ò ní jagun táwọn òbí wá jà gbogbo ẹ̀yin òrìṣà ìdílé májẹ̀mú ìdílé tó ń perí wa wá jìyà ẹ máa ṣòfò dànù ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ là máa ja ogun bí àwọn òbí wá ṣe ja ogun ní orúkọ jésù ẹ máa wọlẹ̀ ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹ gba ìwòsàn ìṣẹ̀dá mi o àyànmọ́ mi o àyànmọ́ àwọn ọmọ mi jáde nínú yàrá òkùnkùn gbogbo bí ta tì ọmọ a jáde ń bẹ̀ lónìí o kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé jésù àtòhun àti yẹ́ ẹ̀nà so mọ́lẹ̀ ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́ nínú ẹ̀mí ni o a jáde o àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa fi ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ́ ìyàtọ̀ ọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbà sá fẹ́ tó bá lè gbà á madaba lè ka dábí rí abíyá lè jìrà sá mina lè ka fá dábí liata mo di ọwọ́ olúwa mú mo fọ ń jáde bí wòlé ọlọ́run egun asọ́nidẹ̀rù ẹ̀yìn àti egun asọ́nidikorofo tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí egun yẹn fọ́dà egun yẹn fọ́dà egun yẹn fọ́dà egun yẹn fọ́dà gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà àtẹ̀bọ nínú tó mọ̀ ń kí ẹ̀mí ológo kúrú kó gbiná dà orí rẹ ò gbà bí ìṣẹ̀dá rẹ ò gbà bọ̀ orí rẹ ò gbà bí ìṣẹ̀dá rẹ ò gbà bọ̀ orí ọmọ rẹ ò gbà bí ìṣẹ̀dá yín ò gbà bọ̀ mo pàṣẹ back to sender sórí gbogbo tó fègún àtogun jà yín back to sender in the name of Jesus gbogbo ìyẹn kẹ́mbi tẹwà pẹpẹ tó dìde ogun sí mi bí mo ṣe ń kí aleluya pẹpẹ ìyalulẹ pẹpẹ tó ń perí mi níbi bí mo ṣe ń kí aleluya ògo òsánà iye kí n bọ́ lọ́wọ́ ẹ̀ ṣe àmì ẹjá lọ bí pẹpẹ wa aleluya méje
1: Hallelujah.
0: Ẹ kojú sánà kejì. Ogo nígbà méje.
1: Ogo.
0: Ẹ lọ̀nà kẹta. Osana nígbà méje.
1: Osana. Hosanna.
0: Ona kari ye.
1: Iye. Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Iye. So kwe Jesu ye mami ye.
1: Jesus is my today.
0: Jesu ye ise mi ye.
1: Jesus is my work list.
0: Lati oni lo.
1: From today.
0: Gbogbo ibi ti o ta ba ran.
1: Ani ibu ese ba eni.
0: Ko pada sori
1: wa. Back to sender.
0: Se ami. Se ami. Se ami.

0: Orúkọ mi tó yìn ọmọdún mi láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà kan ní kan dáwó. Mo mọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ mo ní iṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwà dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lámẹ́ríkà, bó ṣe ní àǹfí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí yẹn pé àǹfí mi, òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá bàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo lówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yìn rí yẹn. Ìgbà tó tún mọ yábọ̀ ọmọ mi ṣe pè mí pé òun ti ra mọ́tò fún mi o. Mo fún ní ọlọ́run ọtọ́rìtì, ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ra lẹ̀ fún mi. Mo tún lè léè ti kọjá òye mi o.
1: Ẹnáwó sókè.
2: Lift up your hands.
1: Ó tó béèrè fún.
2: What you did not request
1: for. Aláàánú máa ṣe fún ẹ.
2: A benefactor will come and do it for you.
3: That's

Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣàní ká ka Psalm 4. Ewé ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dájẹ́ ẹ ṣe o, ẹ ní ṣubú ara ẹ̀, ní ṣubú ẹ̀mí o. Ìpè yín ò ní dira dáradá o. Ẹ ṣe mo dúpẹ́ o, because tó tó fún mi àti ìjà tí mo ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run, ọtọ́rítì ṣàánú fún mi, ráàánú sí mi.

0: mi.
1: Bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀.
0: After me my eat.
1: Jabọ́lẹ̀. Èyàn pàǹkà mi mọ́ra.
0: Sometimes you enjoy some things.
1: Ó dẹ̀ ń ba nǹkan jẹ́.
0: And they destroy me.
1: Wàrà dalẹ̀ kìlá.
0: Ẹ̀mí mímọ́.
1: Èyẹ ni sùtà.
0: Ẹ̀mí mímọ́ jọ.
1: Ó pa mọ́ra.
0: You are enjoying it.
1: Ó lè express.
0: You
1: can express
0: it.
1: Ó sá mọ̀ pé.
0: You just know.
1: Ó kàn fara dà.
0: You are enjoying it.
1: Ẹlòmíì wà ní ọkọ. Omi jẹ́ ló fi ń gbé. Ẹlòmíì ṣiṣẹ́. Omi jẹ́ ló fi ń ṣe. Wọ́n fààyè gbà ọ́ lókè. Orógun yẹn ń pa ọ́ lára. Ó dẹ̀ ń pa mọ́ra. Àlá ni tẹ́lòmí.
0: Sọ
1: gbàdúrà yọkàn
0: yìí.
1: Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.

0: Awẹni asoju rere.
1: Láìrí tí kẹ́mẹ́ tó fẹ́ bọ̀.
0: Tó fi sọ́rí nígbà
1: kẹfọ́. Kúta wọ́n tán yọ̀ ẹ́dì síkì.
0: Wàá máa gbàdúrà.
1: You will pray.
0: Wàá máa rìn kiri.
1: You will go to and
0: pray. Gbogbo mi ti máa gbórí ìwọ̀.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ́mọ́.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ́pọ̀ tábì ṣọ́ ta kẹ́sì.
0: Ilẹ̀kùn máa ṣí
1: fún mi. Lọ sọ́mọ́ fún mi.
0: Lọ́tún ló sì.
1: Lọ́dẹ lọ́dọ̀
0: ní iwájú láyìn.
1: Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí.